Jésù tó ṣe mí lógo ó ṣe mí dáadáa mo dúpẹ́ tèmi gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run kan sí ògo ògo ògo ògo ògo ẹ̀yin ọmọ ọlọ́run mo gbọ́ òun olúwa o and gbogbo tí mo gbọ́ yẹn náà ní sì mo fi pèdè ní ọ̀sẹ̀ yìí ẹnìkan ní kí n lẹ gbọ́ ẹ̀mí olúwa ní kí n sọ fún ọ pé wàá so ẹ̀rí lọ́sẹ̀ yìí o ẹnìkan lẹ́yìn ò ti ẹ̀mọ̀ jẹ̀rí lọ kò sọ́nà tó fi lè gbógun ti èṣù kò sọ́nà tó fi lè ṣẹ́gun ẹ̀ bíbélì ní aṣẹ́gun dragoni náà nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́-àgùntàn holy communion ó ní nípa ọ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọ̀dọ́-àgùntàn àti nípa ọ̀rọ̀ ẹ̀rí ẹnu wọn ọ̀nà tó burú jù tó le jù tí ọ̀tá rẹ kórìíra jù láyé oníkọ́mọ sọ ẹ̀rí gbogbo ìgbà tó bá ti ń gbọ́ tó ń sọ testimony bí ẹ bá mi yọ inú rẹ a sì bàjẹ́ ẹnìkan ni ẹ̀hẹ́ olúwa wá ní kí n sọ fún yín bí mo ṣe ń gbàdúrà ọlọ́run kí n lo ní fún wa lọ́sẹ̀ yìí ó ní sọ fún ọmọdé àti àgbà pé wàá wà nínú àwọn tí ó sọ ẹ̀rí lọ́sẹ̀ yìí bóyá o ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí ó tó sọ sí bóyá ò sọ rí oṣù ìmọ̀ṣù kẹjọ òun la yóò gbóhùn tiẹ̀ náà lórí rédíò tí wọ́n náà mọ̀ báwọn ọmọ ọlọ́run yọ̀ tí wọ́n mọ̀ bọ́ yin ọlọ́run tí wọ́n mọ̀ bọ́ gbé hallelujah sókè bó o ṣe jókòó yẹn kan sọ ọlọ́run ó sùn keje yìí ọlọ́run ó sùn keje yìí ò bá sanú ààyè mi dàwọ́ rẹ lé mi kí testimony mi jáde ẹni bàbá dáwọ́ lé mi jẹ́ testimony mi ó jáde lọ́sẹ̀ yìí kẹlú àmì náà ṣàhálà dùsà ẹṣà ntí mo gbọ́ ni ẹ wo nǹkan o pẹ́pẹ́ yọ ọ̀pọ̀ mọ́ lórí facebook láàárọ̀ yìí pẹ́pẹ́ yọ ọ̀pọ̀ mọ́ nínú wema ní ọ̀la pẹ̀lú ìsípayá tí mo rí sà olúwa sọ fún mi pé ọ̀sẹ̀ yìí ló rí mú ọ̀sẹ̀ tá a wà nú ẹ̀ yìí òun ni àdúrà yóò ṣe ìtẹ́wọ́gbà ẹ̀mí olúwa ní sọ fún ọ pé ìdùnnú yóò padà ṣubú lu ayọ̀ fún ọ lọ́sẹ̀ yìí ó múra lẹ̀ ọ̀sẹ̀ yìí lọ sọ testimony ẹ wá gbọ́ mi mi mọ̀ bóyá o lè rí mírọ̀ gíláàsì inú ilé yín ẹnìkan sọ bẹ́ẹ̀ mírọ̀ tó ọmọ wò tó bá fẹ́ jáde bọ́ọ̀ bá nítan fóònù ẹ wá gbé ojú ara rẹ sí lójú fóònù ẹ wà wá dìde wà á rìn lọ wájú wà á rìn lọ sẹ́yìn wà á pópọ̀ ẹ pópọ̀ mọ̀mọ́ tó bí ọ wà ní ọdẹkùnlé Epaphras ọmọ títí Layo Deborah wà á sọ ẹ̀rí lọ́sẹ̀ yìí ọdẹkùnlé Epaphras ọmọ títí Layo Deborah ayé yóò gbọ́ testimony mi ayé yóò gbọ́ ẹ̀rí mi wọ́n bá mi yọ̀ inú mi yóò dùn ó gbọ́ bóyá ìyẹn ṣe wọlé ni mo dúpẹ́ tèmi ìwọ náà dúpẹ́ tiẹ̀ tó o lè dúpẹ́ tiẹ̀ ọpẹ́ lẹ́ bà jáde nínú oṣù yìí ìgbà tí ó bá fi di parí oṣù tí máa ń gbé ohun ọpẹ́ sókè lára àwọn tájọ dúpẹ́ ẹ̀mí ọlọ́run yóò ka ọmọ wọn ẹnìkan ní wòlíì why tí mo fi gbọ́dọ̀ ṣe a testimony nǹkan méje why tó fi ṣe a testimony mo lè má lè sọ gbogbo ẹ̀ màá wá máa sọ oríṣiríṣi àwọn testimony tó wà nínú bíbélì ẹjú anẹ́mẹ̀nú àmẹ́nú àṣà dìde ńlẹ̀ ọyá tan fóònù ẹ tàbí kó o mú mírọ̀ gíláàsì ló ti dáa jù ẹ̀yìn tó bá ṣe pé o lè rí ẹnìkan ní mi ò níná náà ni tan fóònù ẹ wá gbé fótó rẹ sí fóònù tanná sọ́bẹ̀ rẹ yìí o mọ́ wọ̀rí tí testimony ẹ bá dé tanná sọ́bẹ̀ a sì dìde gbẹ̀ngbẹ̀ fóònù èmi mo ti dá ọlọ́run mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ mo mọ sí agbára tó lè ṣe ẹ mọ iye àwọn tí ò ní fóònù lánàá kó tó dalẹ̀ wọn ti dẹni tó ní fóònù mo sọ pẹ̀lú àṣẹ gẹ́gẹ́ bí wòlíì ọlọ́run tá a rán sí ọ pé kó tó dalẹ̀ ọlọ́run oṣù keje yóò pè testimony ẹ jáde wá rìn lọ wájú kó mọ gbé mírọ̀ yẹn sọ́wọ́ gbé gíláàsì sọ́wọ́ tan fóònù ẹ bàbá jọ dẹ́kúnlé ẹ̀ pàfẹ́ ọ sọ ẹ̀rí jẹ́ kí testimony mi ọ jáde jẹ́ testimony mi ọ jáde. Testimony mi a jáde testimony mi a jáde testimony mi a jáde jẹ́ ń sọ nǹkan fún ọ inú ọ̀tá rí odò kan dáa fún ọ nígbà tí ọ̀tá rí ọba mọ tó fẹ́ wí mọ́ tó bá ti rí pé òun yọ̀ pé testimony ń jáde ọmọ gbọ́ ẹ̀ àwọn tí ọlọ́jọ́ bọ̀ ọ̀run àwọn tó jẹ́ wípé ọ̀wọ́ tí wọ́n fẹ́ ojú kí wọ́n gbà yanu lọ́wọ́ ọlọ́run ẹ ṣàì mọ́ mọ́ sọ bá mọ́ ní tí wọ́n ń pè ní ìyanu jésù ọlọ́run gbọ́ kò sọ èdè ẹlẹ́sẹ̀ bọ́ọ̀ gbà yanu láyé kò túmọ̀ sí pé o tó ń lọ ọ̀run àpáàdì ayé abrahamu dá nínú ayé abrahamu èso lò sí kìí ṣe akúṣẹ abrahamu èso arébìpa abrahamu ayé rẹ ọ̀bàjẹ́ ó sì tún déjọba ọ̀run ọmọ bílíọ̀nù sì tún ni bọ́ọ̀ gbà yanu ọ̀sọ́dọ̀ ọmọ ọ̀run àpáàdì
mo make enu aye oso odo orun apadi mo lowo laye oso ipo nlo orun apadi sa mo je won mo gbe omo ra mo eku eke eku esu ni ki won so fun o pe en ba ti lowo ni dejobo orun o ni abibeli so be pe bo se le fun rakunmi lati wo iwa ju bere be ni yo se le fun oloro ta ni ta lo sin olorun ti o do loro nu bible fun mi ni apere ni to sin olorun abraham sin olorun nigba ti o po laye baba ni igbo to dejobo orun baba ton ni Isaac omo re oloro ni bibeli so pe gbogbo ti abraham ni Isaac lo ko fun o da fun laye o tun da fun lorun Jacob te n wo yen so ma duro omo to bi so omo ye let iwo aye to gbe aye re da laye aye re tun da lorun in ti bibeli so fun wa ni pe Jesu olugbala di talika kaniba di oloro Jesu olugbala di talika ko le ba da fun wo ko ni aso ko le ba do ni gba aso Jesu okole olufe ko le ba di onile lori ninu we Isaiah o ni eko ile e si ma gbebe o ni e fi aya e fi oko fun awon omo yin e gbin ogba jara iyan ni pe e da le sele o Jesu olugbala onise ko le ba sise ise to si nso iko le fi nkan mo nkan ko jere Jesu re lo so be oh I may ti Jesu o ri se to ni ka wo lo se o le temi se eyin o tun se ju be lo po ri mu aye re da ko tumo si po ojo run omo run apadi bi owo lori wa ni testimony aye re yo si da o si tun de jobo run